0: gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé Ádámọ̀
1: ẹ̀dá ọmọ aráyé.
0: Ọmọ aráyé ní áù.
1: Bàbá àgbàlagbà ọmọ rẹ̀ ń rìn nílẹ̀ ìwọ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Bàbá bá bọ́ sílẹ̀ lórí kẹ́tẹ́.

0: one, one love, one love. Bi wọn ṣe rìn síwájú díẹ̀, wọn tún pàdé Adamo, ẹ̀dá ọmọ aráyé. Ọmọ aráyé tún ní àwù.
1: Bàbá òmùgọ̀.
0: Orin nílẹ̀,
1: ọmọgun kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Bàbá bá tún súré. O gbọ́ mọ sílẹ̀, o sáré gun kẹ́tẹ́kẹ́tẹ́, o tún gbọ́ mọ sórí kẹ́tẹ́kẹ́tẹ́. Ẹni méjì rèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n mú rìn àjò wọn pọ̀, wọ́n ń lọ, wọ́n ń lọ. Bọ́ tún ṣe rìn síwájú díẹ̀, wọ́n pàdé adé.